0: Arọgbita mọ ènìyàn
1: ẹgbàgbé ṣíṣe ní Olúwa ọba.
0: Arọgbita mọ ènìyàn.